0: bàbá ṣe bí ọba pé ọdún mẹ́sàn-án tó ti ń bẹ̀rẹ̀ lórí rédíò lówó ọ̀kùtùkùtù lójoojúmọ́. Àlẹ́lúyá, àlẹ́lúyá, àlẹ́lúyá. Apọ́sù Dr. Solomon Moses Oni Mustapha Jebi. Bàbá ṣe bí ọba ni Ọlọ́run fi ìran yìí hàn tí gbogbo ènìyàn wá ń tọ̀. A dúpẹ́ pé ó pé ọdún mẹ́sàn-án báyìí tó ti bẹ̀rẹ̀. Bàbá ṣe bí ọba ń dúpẹ́. Gbogbo oṣù kẹfà lọ́dọọdún báyìí la máa ń ṣèdúpẹ́ gbàdúrà ìyáyọ̀ lọ́lọ́kan òjọ̀kan. A dúpẹ́ pé láàrin ọdún mẹ́sàn-án yìí, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí, àṣeyọrí, ìgbédìde ayọ̀, ìdùnnú ló wà níbẹ̀. A dá gbogbo ògo padà sọ́dọ̀ Olúwa tó ń lo His Eminence Apostle Dr. SM Mustapha JP bàbá ṣe bí ọba nínú ayé onípòtipò káàkiri àgbáyé. Ọlọ́run àwọn àgbà wòlíì tó mú wa tẹ̀síwájú yóò máa gba gbogbo ògo lọ. Lórúkọ Jésù, àmì.
1: Flash FM 105.5.
2: We're not gonna cuss at you. We're not gonna yell at you.
3: We're just gonna give you the best of information and entertainment that everyone can agree on.
4: 105.5. The Splash.
5: Quick, charge it 240.
6: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: ilé tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run ìwé Genesis orí 22 láti ẹsẹ̀ 9 títí dé ẹsẹ̀ 14. Genesis orí 22 ẹsẹ̀ 9 títí dé 14. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí, nígbà tí wọ́n dé ibi tí Ọlọ́run wí fún Abrahamu sì tẹ pẹpẹ kan níbẹ̀, ó sì to igi lẹ́sẹẹsẹ, ó sì di Isaki ọmọ rẹ̀, ó sì da dùbúlẹ̀ lórí pẹpẹ lórí igi náà. Abrahamu sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ náà láti fi dú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa sì kígbe.

0: Olúwa ni a o ti pèsè rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ. Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Amen. Lónìí, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa tí a bẹ̀rẹ̀ oṣù karùn-ún òun náà la tún rí òpin rẹ̀. Àánú Ọlọ́run yóò túbọ̀ máa ṣògo lórí wa. Lónìí, ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ni pé kí ni ohun tí a fi ń du òun? Kí ni ohun tí a fi ń du òun? Nínú Bíbélì tá a kà lónìí, Ọlọ́run ó dán Ábírahámu wò nípa ọmọ rẹ̀ kan tí ó fún un. Ó ní pé kó mú ọmọ náà kọ́ lọ fi rúbọ lórí òkè kan tí òun ó fi hàn án. Ábírahámu sì gbéraṣọ, ó sì ń lọ láti lọ fi ọmọ náà rúbọ. Ó sì da ọmọ náà dùbúlẹ̀, ó dè ní okùn, ó sì mú ọbẹ̀ láti gbé lé ọmọ náà lọ́rùn. Nígbà náà ni áńgẹ́lì Olúwa sọ̀rọ̀ láti ọ̀hún wá wípé dáwọ́ rẹ dúró, ọ gbọ́dọ̀ fi ọbẹ̀ kan ọmọ náà lọ́rùn. Nítorí pé nísinsìnyí ó dá mi lójú wípé o nífẹ̀ẹ́ mi, o fi ọmọ rẹ kan ṣoṣo dùn mí, o ṣetán láti yọ̀ǹda rẹ fún mi, o ṣetán láti fi rúbọ fún mi, o ṣetán láti wípé kí ó jẹ́ tèmi ní gbogbo ọjọ́ ayé rẹ̀. Nítorí náà èmi náà wá gbàgbọ́ lónìí wípé ìwọ tìkára rẹ o ní ìgbẹ́kẹ̀lé nínú mi, o ní ìgbàgbọ́ nínú mi, mo lè fi ọwọ́ rẹ sọ̀yà wípé o ṣetán láti ṣe ohunkóhun fún mi. Níwọ̀n bàgbà tí wọ́n náà sì ṣetán láti ṣe ohunkóhun fún mi, èmi náà ò ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú ayé rẹ. Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin olùgbọ́ mi lónìí, kí ni ìwọ fi ń du Ọlọ́run? Kí ló fi ń dù ú? Kí ni ń bẹ lọ́wọ́ rẹ tí o fi ń du Ọlọ́run tí ò lè yọ̀ǹda fún, tó lè fi ṣiṣẹ́ sìn, tó lè lò fún ògo rẹ? Ìpèníjà ń dún o, ó sì ń pè ọ́, ó ń pè mí wípé kí ni ń bẹ ní ọwọ́ wa tá a fi ń du Ọlọ́run? Kí ni nǹkan náà tá a lè yọ̀ǹda? Kí ni nǹkan náà tá a lè fi sílẹ̀? Èrò rẹ, èrò dáadáa tó ní ni, kí ló dé tó lè sọ̀rọ̀ èrò náà jáde? Kó wúlò fún àwùjọ, kó wúlò fún ìjọ Ọlọ́run, kó wúlò fún ìdílé, kó wúlò fún ẹbí, kó wúlò fún ìlú. Ọ̀pọ̀lọpọ̀ ló ní èrò rere, ṣùgbọ́n tí wọ́n kú pẹ̀lú èrò rere wọn. Nítorí náà, sọ èrò rere rẹ jáde, gbé èrò rere rẹ jáde, lo èrò rere dáadáa yẹ fún ògo Ọlọ́run. Nítorí pé níwájú Ọlọ́run làwa ń gbèrò ohun dáadáa rárá. Bákan náà, sí àkókò rẹ ni, o ní àkókò tó lè fi sin Ọlọ́run, tó lè fi kó àwọn ọmọdé, tó lè fi kọrin, tó lè fi kọ́ni ní Bíbélì, tó lè fi bẹ́ni wò, tó lè fi gbàdúrà. Kí ló ń fi àkókò rẹ ṣe? Má fi àkókò rẹ du Ọlọ́run mọ́. Gba Ọlọ́run láàyè láti lo àkókò rẹ fún ògo rẹ̀. Ẹ̀bùn wo la fi fún ọ tó fi ń du Ọlọ́run? Tó lè lò fún ògo rẹ̀, tó lè lò fún ìwúlò ọmọnìyàn, tó lè lò láti mú àwùjọ ní àlàáfíà, láti mú agbègbè ní ìsinmi. Tálẹ́ǹtì rẹ yẹ, ìmọ̀ rẹ tó ní yẹ, lò fún ògo Ọlọ́run. Àánú Ọlọ́run yóò sì farahàn. Mọ́ du Ọlọ́run ní tálẹ́ǹtì rẹ o. Ṣé ìṣúra rẹ ni? Owó lo ní ni? O lè fi sílẹ̀. Èèyàn ní Bánábà ó ta ilẹ̀ nìkan, ó sì fi sí ẹsẹ̀ àwọn àpọ́sẹ́lì láti mú kí gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn kí wọ́n lè ní ìtura, kí wọ́n lè ní ìrọ̀rùn. Kí ni ìwọ ní tiwọ̀ lè fi sílẹ̀? Ìbéèrè ń kọ́ sí ọ lónìí, kò sí ní tó o ní o, tí ẹ ṣe pé orí gbà lọ́wọ́ Ọlọ́run ni. Ṣé àṣẹ ló ní ni? Ipò ló ní ni? O wà ní ìjọba? Ọ jẹ́ ẹni tó láǹfààní kan? Kí ló dé tó ń fi àǹfààní náà du Ọlọ́run tó o fi ran ọmọnìkejì lọ́wọ́, tó o fi gbé ògo Ọlọ́run ga? Ohun yòówù tó bá ní tó bá fi ń du Ọlọ́run, inú Ọlọ́run ò dùn sí o. Ṣùgbọ́n ohun tó bá ní tó bá fi ran ọmọnìkejì lọ́wọ́, inú Ọlọ́run dùn sí. Ọlọ́run sì ṣetán láti san ní ẹ̀san. Ẹ jẹ́ ká sùúrù òní. Olúwa gbé ọga nítorí oore ọ̀fẹ́ rẹ nú ayé gbogbo àwọn olùgbọ́ yìí, èyí tí wọ́n rí òpin oṣù karùn-ún láyọ̀ àti àlàáfíà. Ògo ni fún orúkọ rẹ. Ǹjẹ́ mo kéde rẹ̀ wípé lónìí àwọn èèyàn yìí wọn ò ní fi ayé wọn dù ọ́, wọn ò ní fi ilé wọn dù ọ́, wọn ò ní fi iṣẹ́ wọn dùn ọ́. Gbogbo ohun tí wọ́n ní pátá o ni wọ́n fi wúlò fún ògo rẹ. Wọ́n fi àkókò wọn wúlò fún ọ, wọ́n fi ẹ̀bùn wọn wúlò fún ọ, wọ́n fi èrò ọkàn wọn wúlò fún ọ, wọ́n fi ìsora wọn wúlò fún ọ, wọ́n fi ẹ̀rí wọn wúlò fún ọ, wọ́n fi ìtẹ́ wọn wúlò fún ọ, ipò wọn wọ́n fi yìn ọ́. Lórúkọ ti Jésù, gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò sì wúlò fún ògo Ọlọ́run nínú ayé àwọn èèyàn wọ̀nyí. Mo wá kéde rẹ̀ sínú ayé àwọn èèyàn yìí o. Gbogbo ohunkóhun èyí tí a fi ń dù yín, àwọn èrò rere tó yẹ kí wọ́n sọ síta kẹ́ ẹ gbọ́ mo sọ pé ọlọ́run yóò mẹ́nu wọn sọ jáde lórúkọ ti jésù kristi ọlọ́run ó ran àkókò rere sí ọ yóò ran ẹ̀bùn rere sí ọ yóò ran àǹfààní rere sí ọ yóò ran ìtura rere sí ọ lórúkọ jẹ́ gbogbo ohun tó ń dù ọ ọlọ́run dá padà gbogbo àwọn nǹkan mèremère dáadáa tó wúlò fún ọlọ́run tó wúlò fún ènìyàn ọlọ́run ó fi ta ọlọ́rẹ ọlọ́run ó fi ta àwọn ọmọ rẹ lọ́rẹ ọlọ́run ó fi ta ìdílé yín lọ́rẹ ọlọ́run ó fi ta àwùjọ wa lọ́rẹ gbogbo ẹ̀yin olùgbọ́ mi lórúkọ jésù gbogbo ohun tó ń dùn yín lórúkọ jésù ọlọ́run pẹ̀tù sí ọlọ́run sí ọ̀nà àbáyọ ọlọ́run ran ìrànlọ́wọ́ ọlọ́run ran àánú ọlọ́run ran ìbùkún ọlọ́run ran ìṣerere ní orúkọ ti jésù bẹ́ẹ̀ ni ó rí mo kéde rẹ̀ sínú ayé yín gbogbo ohunkóhun èyí tó jẹ́ ìdíwọ́ àti ìdènà ọlọ́run sí wọn kúrò lọ́nà ọ̀nà yín sì là kedere ìrànlọ́wọ́ sì dìde fún yín ní bíbùkún olúwa ó bùkún fún yín yóò sọ agbègbè yín di ńlá yóò sọ yín di orílẹ̀-èdè yóò sọ yín di alábùkún fún yóò sọ yín di ilẹ̀ tó wu ni ìrànlọ́wọ́ dìde fún yín àtìlẹ́yìn ọlọ́run ó jẹ pẹ̀yìn oore ọ̀fẹ́ ọlọ́run ó sì tò fún yín ìyà ò ní jẹ yín o ìdààmú ò ní bá yín o àìsàn ò ní ṣe yín o ikú ò ní pa yín o ògo ọlọ́run ó yí yín ká bẹ́ẹ̀ tí ń dẹ́sẹ̀ wọnú oṣù kẹfà àánú yóò ṣògo lórí yín ẹ wọnú oṣù kọfà lọ pẹ̀lú agbára ọlọ́run ẹ wọ lọ pẹ̀lú ìbùkún ọlọ́run ẹ wọ lọ pẹ̀lú ọrọ̀ ọlọ́run ẹ wọ lọ pẹ̀lú àlàáfíà pípé kọ́nà yín ó sì là kẹ́ ẹ sì di alábùkún fún kí iye yín kó sọ lórúkọ ti jésù yóò dára fún yín ibi kan ò ní ṣẹlẹ̀ sí yín búburú kan ò sì ní dé ọ̀dọ̀ yín àrùnkárùn kan ò sì ní súnmọ́dọ̀ yín ẹ jẹ́ ẹni tí ọlọ́run dá lọ́la ẹ jẹ́ ẹni tí ọlọ́run yẹ sí tí ọlọ́run pọ́nlé tí ọlọ́run bùkún fún àánú ọlọ́run ó sì ṣògo lórí yín àní wá yín tì lórúkọ ti jésù ọlọ́run ó máa rí yín ṣe lóore ẹ sì jẹ́ alábùkún fún ohun gbogbo tí ṣe ti yín ìdìbàjẹ́ ò sì ní wọbẹ̀ ògo ni fún orúkọ ọlọ́run ẹ wọnú ìbùkún yín lọ ẹ wọnú ayọ̀ yín lọ ẹ wọnú ìdùnnú yín lọ ẹ wọnú ìṣerere yín lọ ògo yín ó sì bù jáde jésù olúwa wa ire o.
1: ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé john adékunlé adédokun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni ti yín tòótọ́ joy ọ̀làdẹ̀jọ.

0: Star 91 hash for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and data loan.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Akoko bi eyi adura lo gba bi ipile ba baje kini olododo yo ase ogbon kigbe totan ke pe mi emi o si dan ni oluwa wi bi bata ota igbeye gbadun ati abu eni ba ro pon lapola ataku ti adura gbogbo abiamo to bi alaye niyan gbogbo eyin abiamo bi Esther Abigail ati Deborah oye dide nitori pe ohun ijawa ki se ti ara sugbon ni agbara ninu oluwa lati wo ebi giga pale gbogbo obirin ipile oyo to fi de toke ti le orile de Nigeria akoko to eje ka korajopo ne bi akose adura ati awe wakati meta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn mi èyí ó máa wáyé ní Sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta.
4: Màmá Dr. Bọ́lá rẹ yóò máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
3: Women Intercessory Network WIN ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá Amphitheatre ní pápá ìṣeré ńlá Lẹ́kọ̀ọ́ Sàlámì Adámásigbà Ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́
5: àdúrà ló gbà.
6: Flash FM 105.5.
7: To e kaabo pada lati oju oja wa yo agadama daru ki kan ma faso san imu ki iroyin lekunrere ti fun tedo ka kan sinu agbami re bayi oju agbami la wa de yi alaje ogbaje ko lo bele ogbo bele ni. Now let's go there. Iwero e punch lo gbe iroyin yi gaga bi a si se mu akole re sugbon e ja mu ele to fe dabi nti lara to se pataki juta kokon godo menu ba o na ni ti ani ti se alakoso fun eto abo nle Nigeria ajagun feyinti Christopher Musa lo ti mo da gbogbo omo orilede Nigeria loju pe ijoba apapo le Nigeria o to fi mo awon ile ise leto abo le wa gbogbo ni o se on gbogbo to to lati ri daju pe gbogbo eni gbogbo lorilede Nigeria to nbe ninu idande to nbe ni de ni won pada gba idande ku lowo awon ajinigbe gbogbo Musa ni mu oro idani loju iwa o ni ana ojo abameta Saturday nigbati nsoro leyin ti won fi ami eye idan lola kan ti won fi da lola nibi eto ele ti o waye ni ti apa ti gusu kaduna lohun to je ti ajodun won ti ma waye todun 2026
8: okay.
7: 2026 Southern Kaduna Festival nibe na lo ti soro wipe amo daju saka wipe awon kan si nbe ni ibuba awon ajinigbe o be si ni ibe lo ti se ni ileri wipe e o gbo ileri re wipe a o gba ominira won o te sowo waju wipe isokan ati ajo fowo sowopo se laarin awon alajogbe sira awon na ni o je pataki ta nilo lati le koju oro si mehe eto abo lasiko ta wa nle yi o ki a si le ba gba idande awon eni won yi ni agba yanju ki won le pada wale layo ati alaafia alakoso ohun wa ro gbogbo awon alajogbe gbogbo olugbe lagbegbe pe kan tubo ma se itesiwaju ati leyin fun awon ile ise leto abo wa gbogbo pelu sisin won ni gbere ipako ni tooto le to tin so wipe ajumo fowo so po se yi oni ona ni o se pataki ti a fi jo koju oro si gbogbo ipenija eleyi ti o n feju toto mo eto abo wa o wa se itenumo wipe e gbo leka ile ise ologun ati ile ise leto abo gbogbo le Nigeria ko si meji ta tori re wa a e tori nkan meji ra eyo di dere bi kon se nitori ofofo ki se nitori ati paje o se ri wiwa nkale ta wa nkale ko si meji ju dida abobo emi àti dúkìá àwọn ènìyàn ní tòrótìbù orílẹ̀-èdè Nàìjíríà. Ní àwọn ti gbìyànjú àwọn akitiyan lóríṣiríṣi náà tó sì ti fojú farahàn dáadáa ni àwọn ti ṣe lójúpọ̀nà àti dúnkùkù lájà mọ́ kùkù lájà tó fẹ́ mọ́ ọdún mọ̀húrú mọ̀húrú ara rẹ̀ mọ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ní tòrótìbù ilẹ̀ Nàìjíríà tó ń tàlékún rẹ̀ wípé ẹ mọ̀ dájú ṣáká gbogbo àná láti jọ mọ̀ wípé ààbò tó péye náà ni gbòǹgbò fún ìdàgbàsókè orílẹ̀-èdè àti ètò ọrọ̀ ajé wọn. Nítorí náà àwọn náà ní fi eléyìí a ní fi ipa mìíràn bí ti wù kó mọ punch ló punch ìròyìn náà.
5: Ó dáa tó bá dìbò ẹja lọ tààràtàrà sínú ìwé ìròyìn Daily Post lẹ́yìn tó jáde fún tààrọ̀ tòní níbi tí ẹni tí í ṣe gómìnà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ amojú ẹ̀rọ Ṣèyí Mákindé tó ti ń sọ̀rọ̀ o pàápàá jùlọ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé níjọba àbílẹ̀ oríire eléyìí ti ń bẹ nílùú Ògbómọ̀ṣọ́ ìyẹn nípínlẹ̀ yìí ni ẹni tí í ṣe gómìnà wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ o wọ́n ní ìjẹ́jọ́ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò pàápàá jùlọ láti òkè pátápátá lọ́hùn wá láti àkàtà ìjọba àpapọ̀ ni wọ́n ní ìwọ̀nba lágbára àwọn mọ̀ o ìwọ̀nba òun náà ni agbára àwọn tó láti lè darí àwọn òṣìṣẹ́ elétò ààbò ọ̀hún wọn níṣẹ́ rí eléyìí gan òun náà ló fẹ́ sọ àwọn di akúrẹ̀tẹ̀ o lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé lórí àwọn ọmọ kéékèèké àwọn olùkọ́ wọn àti obìnrin kan léyìí tí ẹni òbí ló jẹ́ àtòun àtọmọ rẹ̀ wọ́n jọ kó wọn pọ̀ mọ́ wọn ni o nígbà tí Ṣèyí Mákindé ọmọ sọ̀rọ̀ yẹn ní àná tí í ṣe ọjọ́ Àbámẹ́ta Sátidé lásìkò ìgbà tí ń tẹ́wọ́ gba ìwé ẹ̀rí pé ọ́yá o ìwọ ni kọ́ lọ rèé díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African People's Movement eléyìí tá a mọ̀ sí ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ APM ni o ìyẹn nílùú Ìbàdàn tí í ṣe olúìlú ti ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣàìtún mẹ́nu ba àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó ń wáyé lórí àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn èèyàn míì eléyìí tó jẹ́ pé àwọn ìwà ìjínigbé yìí tó jẹ́ ìwà ọ̀daràn èyí tó fojúbàdé lórí wọn ó wá ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó èyí tó dunni jọjọ o léyìí tó sì jẹ́ pé àwọn tá à ń jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ó ní bí agbára àwọn dé tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò ilẹ̀ yìí wọ́n ní kódà àwọn ìgbésẹ̀ tá à ń lè gbé láti lè kojú orúkọ àwọn ìpèníjà eléyìí tó bá fojúbàdé lẹ́ka ètò ààbò ilẹ̀ yìí wọ́n ló tún ní bí agbára àwọn mọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní kò sí ẹnikẹ́ni èyí tí ó yàn sípò tí wọn ò ní máa fà á lọ́tún fà á lọ́sì pé ẹ̀yin lọ̀rọ̀ yìí kan o ẹ bá ni mójútó ẹ bá ni wá nǹkan kan ṣe sí ọ̀rọ̀ ọ̀hún ó ní ṣùgbọ́n torí bẹ́ẹ̀ o àwọn náà ò ní jára sinmi àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti lè dóòlà àwọn ọmọ náà àwọn ọmọ nìkan kan ní mọ̀ bẹ́ẹ̀ o àtàwọn olùkọ́ wọn ṣé mo wí lẹ́ẹ̀kan ọ̀gá ilé ẹ̀kọ́ ti community grammar school mọ̀mọ́ ti ń tomi lójú báyìí o olùkọ́ eléyìí tó gbé ọmọ pọ̀n àwọn méjèèjì ti já wọn ti já wọn ti rù ú pọ̀ ẹ dákun òbó làwọn ọmọ ṣe wá rí nígbà táwọn olùkọ́ wọn dàbáhùn àwọn ọmọ ọlọ́mọ ẹ ṣàánú ẹ bá ní gbé ìgbésẹ̀ láti dóòlà wọn.
7: ó dáa ìwé ìròyìn punch náà ló gbé eléyìí jáde gẹ́gẹ́ bí ọmọ kẹ́hìndé ìròyìn tó mú kà láìpẹ́ nísìnyìí níbi tí a ti rí ẹni tí í ṣe ọkọ ọ̀gá ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ń gbé kámẹ́rà sójú ìyá náà láti máa sọ̀rọ̀ lóòrèkóòrè nípa bí nǹkan dé dúró yùn abilékọ Rachel Alamu wọn ni ẹni tí í ṣe baálé arábìnrin yìí òun náà ni ó bukuru sẹ́kùn o nígbà tí ó sì ń rọ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé pé kó túbọ̀ jáwé sóbì láti rí dájú wípé wọ́n gba ìdáǹde aya òun àti gbogbo àwọn tó kù tí wọ́n ń bẹ nínú ìdè àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ní òun náà ló wáyé lásìkò tí gómìnà tó ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ ti oríire ní àná ọjọ́ Àbámẹ́ta Sátidé o níbi tí a ti rí àwọn mọ̀lẹ́bí àwọn ẹni tán fara káṣá ìjínigbé ọ̀hún tí wọ́n ti parapọ̀ kórajọ tí wọ́n sì ń bẹ̀bẹ̀ tí wọ́n ń pè fún ìyára kankan ìjọba àti ìgbésẹ̀ eléyìí tí ò gbọ́dọ̀ fàálẹ̀. Wọ́n ní ọkọ arábìnrin àti ṣe ọ̀gá ilé ẹ̀kọ́ ọ̀hún yún ẹni tí orúkọ tiẹ̀ gangan ti ṣe Alamu Fọláwẹ̀. Wọ́n ní òun náà ni ó ń rọ gómìnà o wípé kó jọ kó dákun dábọ̀ kán tètè rí wípé wọ́n gba ìdáǹde àwọn èèyàn àwọn kí wọ́n sì má ṣe gẹ fìlà máa obẹ̀ sí wọn ati ni paapaa ko ma se fikini ohun fale tori wipe be eyan ba npe lori mikimi esike esin ni yeyin keyin sori re won ni eni to han daju saka wipe o ti wa ninu iporuru ati irewesi okan o soro oni wiwa ni abe ede awon ajinigbe aya ohun ta nsoro re yi o oni o je nkan ti o ti ba okan o je pupo papa julo pelu awon ijabo iroyin eleti o nte awon leti wipe awon video afitulasi munise o na ni o nwayo eleti o je pe o ni se pelu kike gbajare to si n deru bani wipe ki lamo ti o tu pada je atubotan awon eyan awon ti won be ninu ide bayi ani bo ti le je pe o gbe tan fun gomina fun akitiyan re sugbon o tubo wa nro gomina pe ki won tete jawe sobi won o si gbodo sun lori oro yi ko ma se simi lori re titi ti awon eyan won fi gba idande ki won le gba gbogbo awon ti won jigbe to ku lodo awon ajinigbe yi wale layo ati alafia
5: o da to ba ri be wa ja lo si ipinle Kwara tori pe kana kana ti fe na mo ega nbe ijamba ijakede ni o won ni agbarijopo egbe awon nurse ile to sise ni ile iwosan won ni ipinle Kwara o na ni emo ti na we gbedeke ose meji ni sori tabili ijoba won ni ipinle Kwara o le ti won si se lalaye fun pe ni papa pa bi igbata wa papa ja o ka ma ba farapa o na ni ko yanju awon oro gbogbo eleyi ti nbe le o won ni bi be ko iyanse lodi alai ni gbedeke o na ni ijoba won ni ipinle Kwara o ni won fi run mu ninu iwe kan le ti oko to lo sori tabili eni ti se gomina won ni ipinle Kwara iyan gomina Abdulrahman Abdulrazak le ti eni ti se akowe fun agbajopo egbe awon nurse ohun eka ti ipinle Kwara Marcus Luca to buwalu o se lalaye pe aimoye ewe na ti ko si joba aimoye oro na ti gbe sori tabili won sugbon titi di akoko ta nka iroyin si e ti gbo yin ko si igbese kankan eleyi ti ijoba won ni ipinle Kwara e ti won gbe o lara awon ti ko sori tabili won leyi ti won ni won ko ti ogbon si o na bi won se ma gbe awon nurse ohun si awon aye leyi to ni se pelu ibamu bi iwe eri ti nbe lowo won se ri ko le ba se dede owo osu eleyi ti o mo de si akata won fun apere won ni awon ise nurse eleyi to je pe won kawe won gboye nile eko giga fasiti pelu bachelor of nursing science qualifications won ni se ri awon eleyi o ye won wa o lori level 10 ni ki owo won o le ba se kini ko le ba gbera so daada won ni awon kan tun nbe eleyi to je bi pe ona meji ni agba ti a fi ni iwe eri eleyi to yanranti won lo ti ni ilana eyi ti a gbodo mo to lati mo fi san rufe owo won won tesiwaju pe je jemo yi pe awon ajemenu kan be o leyi ti a ti je won ti pe ti pe leyi ti a tuko ti won san won ni se wari aja awon ajemenu kan be o leyi to je pe ba ba won awon ipinle mi ka ba sutu wo akata ijoba apapo lede won Nigeria won san fun awon osise nurse ohun sugbon ni ipinle Kwara won ni so po ti lo awon osan ru e ni fakata won nbe o won tesiwaju na awon gbolon ti e gbe kale pe e wo awon ti ko letter si eni ti se lori awon osise papa julo yen ni ipinle Kwara awon ti ko si eni ti se lori awon osise lakata ijoba apapo ilede wa Nigeria pe e ba ni boju wo oro yi e ba ni da si oro ohun e je won gbe igbese eleyi to to ati eyi to ye won ni titi di akoko ta ka iroyin si e ti gbo yin o ibi ko afichochogun na ni to nbo si won wa tesiwaju na awon oro eleyi ti o so pe se wa ri awon isele kan be eleyi ti ma waye lori awon osise nurse iyen ni awon ilewosan gbogbo ni ipinle Kwara je ki lawon igbese awon isele na won ni ese be labi ni bi won mo du koko mo ni pe nta gbe wa yi be baba tojo e dada ke se to e ke se kia kia gbas gbo si omo de bayin o baba tin gbo ise lọwọ ẹnu yin le mo gbo abara leyin orun yin won ni se ri gbogbo awon eleyi ko ye ko mo waye lori awon osise eleyi to toju wa laisan ko tan sibe o won ni se wa ri idukoko ayo totun leleyin o ifose buku yi ni lenu ise na nko won ni eleyin na o lo nle bi rere ni iwe iroyin Daily Post lo gbe laaro otuni nibi ti agbajo pe egbe awon nurse ni ipinle Kwara ti a ti se lalaye o pe bi ijoba kan ba ko ti ogbon yin si gbogbo nta won wi won won yi a je pe iyanse lodi o ni won fi run mu
7: to order e je won nu we iroyin punch lo le kan si lo ro to ni níbi tí iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ akitiyan gbogbo láti gba ìdáǹdè ẹni tí í ṣe adarí ẹ̀ka fún ètò ìfitónilétí àbí ti ìròyìn ti iléeṣẹ́ ológun elétò ààbò ilẹ̀ Nàìjíríà rí yún ajagunfẹ̀yìntì Rabe Abubakar àti aya rẹ̀ eléyìí tí àwọn agbébọn tí wọ́n jí gbé o ní ìpínlẹ̀ Katsina wọn ní ẹnìkan pàtàkì nínú àwọn ọmọọṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà wọn náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀tún yìí múlẹ̀ fún àwọn oníròyìn ní àná ọjọ́ àbámẹ́ta sátidé tó sọ pé akitiyan lọ lábẹ́nú lójúpọ̀nà àti rí pé wọ́n gba ìdáǹdè arákùnrin tó jẹ́ ajagunfẹ̀yìntì yìí àti ìyàwó rẹ̀ wọn ni ó ṣeni láàánú wípé a gbọ́ ìròyìn tó bani lọ́kàn jẹ́ wípé wọ́n jí ajagunfẹ̀yìntì Rabe Abubakar àti aya rẹ̀ gbé bẹ́ẹ̀ sì ni a ó ṣiṣẹ́ wa bó ti tọ́ àti bó ti yẹ láti rí pé a gba tọkọtaya náà padà sí ilé láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí ìfitónilétí eléyìí tó ń jà rìnrìn ní ojúpọ̀ ayélujára ti àwọn ajagunfẹ̀yìntì ilẹ̀ Nàìjíríà wọn ni ẹni tí à ń wí tó jẹ́ agbẹnusọ tẹ́lẹ̀ fún ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò ilẹ̀ Nàìjíríà ọ̀hún àti aya rẹ̀ ni wọ́n jí gbé o nígbà tí wọ́n ń ṣe ìrìn àjò lọ sí ìpínlẹ̀ Katsina wọn ni orí gan ló kó dẹ́rẹ́bà wọn yọ o bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn náà kò ṣàì fi ara gba ọ̀tá ìbọn wọn ni ọkọ̀ tí ó jẹ́ ti ajagunfẹ̀yìntì yìí pijó 406 ni o tó sì jẹ́ aláwọ̀ pupa pẹ̀lú wọn ni náà ni ó ń bẹ ní ẹ̀ka ti iléeṣẹ́ ọlọ́pàá kan tí ó ń bẹ ní Matazu wọn ni nítorí náà túbọ̀ bá a fi tó ẹnikẹ́ni létí láti fi mọ ibi tí ọ̀rọ̀ gbé dé dúró tá a bá rẹni tó mọ̀ nípa ohun tó ṣeé ṣe àbí ibi tó ṣeé ṣe kí àwọn ẹni wọ̀nyí kí wọ́n wà wọn ni bó tilẹ̀ jẹ́ pé àwọn iléeṣẹ́ elétò ààbò wa gbogbo gan ni wọn ò tí gbé àtẹ̀jáde ti ọ̀dọ̀ tiwọn jáde wá láti fi hàn síbẹ̀ kì í ṣe ìròyìn mọ́ bó tilẹ̀ jẹ́ pé ìròyìn náà la fi ń kà á wípé wọ́n ti jí agbẹnusọ tẹ́lẹ̀ fún ẹ̀ka iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà àti aya rẹ̀ gbé ní ìpínlẹ̀ Katsina.
5: Ó dẹ̀ já lọ sí ìpínlẹ̀ Imo ní ètò jẹ́ wípé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ilé ti mẹ́mẹ́ òun náà ni ìròyìn gbé pé wọ́n ti náwó gan àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan tó ń kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ti Federal University of Technology Futonu eléyìí ti ń bẹ nílùú Owerri nípínlẹ̀ Imo ǹjẹ́ kí làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe skọ̀rọ̀ wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ẹ̀sùn tí wọ́n fi ń kàn wọ́n òun náà ni pé wọ́n lọ́wọ́ wọn lẹ́sẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé lórí akẹ́kọ̀ọ́ kan ẹni ọdún 21 eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní Chinedu Christogonos ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o wọ́n ní ṣe rí Chinedu yìí òun náà ló jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ wọlé ẹ̀kọ́ ọ̀hún ni o ìpele àkọ́kọ́ 100 level òun náà ló wà wọ́n ní ṣàdédé ni ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kan pé ó jí owó kan eléyìí tó tó 3,500 naira ìyẹn 13,500 naira wọ́n ní ìjẹ́jẹ́ hàn pé lẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn náà kàn òun náà ni àwọn ti jẹ́ pé manowar ni wọ́n akẹ́kọ̀ọ́ náà sì ni wọ́n nílé ẹ̀kọ́ ọ̀hún ní ẹ bá lọ rèé gbé lápá ìyági o wọ́n ní gbígbé tí wọ́n gbé báyìí ó di wọ̀ lákàtà wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní lù ú wọ́n lù ú títí tí ẹ̀mí tó fi bóde pò kàn lára rẹ̀ ni o wọ́n ní ọgbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé báyìí àwọn akẹ́kọ̀ọ́ tó kú eléyìí tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ ni wọ́n bá bínú tán wọ́n fara ya wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri inú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún bí ẹ ti ń tiná bọlé òun náà ni wọ́n ti ná bọ ọjà wọ́n bẹ̀rẹ̀ sí ní ba àwọn dúkìá eléyìí ti ń bẹ nínú ilé ẹ̀kọ́ náà jẹ́ nígbà tí wọ́n mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ lákàtà ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Imo Henry Okoye ni o ṣe lálàyé pé ìwádìí àkọ́kọ́ tán ṣe òun náà ni pé wọ́n fi ẹ̀sùn kan Chinedu Christogonos ni o pé ó jí owó kan eléyìí tó tó 13,500 ó lé ní 500 naira 13,500 ó ní àwọn tí ẹ jẹ́ manowar ìyẹn nínú ọgbà ilé ẹ̀kọ́ náà tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ ni wọ́n àwọn ní ẹwà dìde sí ọ̀rọ̀ ọ̀hún tí ẹ lọ gbé lápá ìyági léyìí tí ẹ fi dídùn dúyà tí ẹ sì fi ata àjọsìn ha wọn ní èèyàn mẹ́ta èyí tọwọ́ ti bàbá yìí nínú wọn òun náà láti rí Kenechi Ikenna ẹni ọdún 24 obi ọmọ Anastasia wọn ní òun tiẹ̀ ẹni ọdún 21 ni ṣe o àti Chukwu Emeka Benedict ẹni ọdún 21 wọn ní ṣe rí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìpele ilé ń yá ilé ń yá ilé ń lọ ilé ń tó lọ nípele ẹ̀kọ́ ọ̀hún òun náà ni wọ́n wà 500 level òun ni wọ́n wà o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wáyé o wọ́n ní ṣe rí o ìgbésẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí láti mọ kí ni tó tún wá ṣokùnfà ikú yàjójàjó tó dé lórí chinedu christogonos yi le to je pe gbogbo awon ti ba lowo lese nbe o na ni wo foju won wi na ofin o wa kisi gbogbo awon akeko pe be ba ri sele to sele baun e ma se idajo wo lowo ara yin ah ah awon osise olopa nbe ile ti e fi oro un to leti ti won o si gbe igbese to to ati eyi to ye
7: to e ja lo si oju oja ta ba pada de ti fun te doro yin mo show en lembe un
5: e ku kale
8: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
9: At such a time as this, when overwhelming concerns become prevalent, when the very foundation of our faith is shaken, wisdom teaches that we do not succumb to fear and withdraw into our shells, but we rise in boldness and take the battle to the enemy's gate. It's time for the mothers of the land, the womb that birthed every life, to rise. Women like Esther, like Abigail, like Deborah, for the weapons of our warfare are not carnal, but mighty through God to pulling down of strongholds. Great women of Nigeria, great women of all your state, the Women Intercessory Network, WIN, is calling on us all to rise and pray for our dear nation and state. A fasting and prayer rally scheduled for Saturday, 6th June 2026 at the Amphitheater inside Lagos Salami Stadium, Adamasigba, Ibadan, from 12 p.m. to 3 p.m. Theme, If My People, 2 Chronicles, chapter 7, verse 14, administering the legendary Mama Bolare. 3 hours of intercession, 3 hours of faith in action.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, a Power Oil.
10: Distinguished ladies and gentlemen, it is a moment of honor, prestige, and celebration. The Institute of Chartered Accountants of Nigeria, Oluyole and District Society, cordially invite you to the investiture of the second chairman, Olawale Dopemu, LLB, PhD, FCA, and the swearing-in of elected executive members. Join us on Saturday, 6th June 2026, at 11 a.m. at the Sunlight Royal Event Center, Ibadan, gracing the occasion as chairman of the day, Ajia Queensley Segosime, MNI, FCA, with the special guest of honor, the Executive Chairman, Nigeria Revenue Service, Dr. Zach Adedeji, FCA. Come witness excellence, leadership, and a new chapter of progress. Be there, be part of history. Announcer, Investiture Committee, Oluyole and District Society.
11: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
6: Flash FM 105.5.
7: tó wẹ́ káàbọ̀ padà láti ojú ọjà tífútẹ́dọ̀rọ̀ ìmọ̀ ṣíò tífútẹ́dọ̀rọ̀ ìtẹ̀síwájú nìkànnì splash 105.5 fm the integrity station promoting right values wọn tún bá bọ̀ punch ló gbẹ́ròyìn èyí o níbi tí wọ́n ti ní ìgbìmọ̀ àgbáríjọpọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà nàìjíríà governors forum wọ́n ti rọ ààrẹ bọ́lá ahmed tinubu wípé kó ṣe àtìlẹ́yìn nípa ṣíṣe àtúnyẹ̀wò sí owó ọ̀yà owó oṣù àwọn òṣìṣẹ́ kan gbérapá lọ sí 100,000 naira
5: 100,000
7: naira ṣe bẹ́ẹ̀ mọ̀ pé 70,000 naira ni kinní ọ̀hún wà báyìí léètí wọn sì fòǹtẹ̀lú buwọ́lú bẹ́ẹ̀ láti inú oṣù keje ọdún 2024 nígbà tí ń sọ̀rọ̀ lórí ìdí ẹ̀ tó fi ṣe pàtàkì kí àlékún kó bá owó oṣù àwọn òṣìṣẹ́ alága káàfàtà fún àgbáríjọpọ̀ àwọn gómìnà ọ̀hún tí tún ṣe gómìnà ti ìpínlẹ̀ kwara lásìkò yìí abdulrahman abdulrozak wọn ni òun náà ni ó sọ wípé ọ̀gọ̀rọ̀ nínú àwọn ìpínlẹ̀ báyìí ni wọ́n ti farabalẹ̀ ní owó tí owó sì ti ṣe gbẹdẹmukẹ sí àsùnwọ̀n wọn látàrí bó ti ṣe jẹ́ wípé owó ìrànwọ́ owó epo ó ti di yíyọ kúrò ó wá fi kún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ọ̀hún tá à ń sọ̀rọ̀ rẹ̀ òun náà ni a ti rí àwọn kan tí wọ́n ti ń san 100,000 naira gẹ́gẹ́ bí owó oṣù àwọn òṣìṣẹ́ abdulrozak náà ló wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí o lásìkò èyí tí ó ń gbé òṣùbà kárí láì fún àwọn ìṣàkóso àti àtúntò fún ètò ọrọ̀ ajé lábẹ́ ìlànà ìṣèjọba ààrẹ tinubu pàápàá jùlọ lórí bí wọ́n ti ṣe yọ owó ìrànwọ́ epo yìí ọ̀nà pópé wọn léyìí tí ó ṣe lákòjúwe gẹ́gẹ́ bí ìpinnu ìgboyà bí èèyàn bá nígboyà kò lè múrú ìpinnu bẹ́ẹ̀ wá sí ṣíṣe wọn ni pé tó sì jẹ́ pé ó ti túbọ̀ ṣe ìrànwọ́ ńlá fún àsùnwọ̀n àwọn ìpínlẹ̀ gbogbo nítorí ti borílẹ̀-èdè nàìjíríà tó ti jẹ́ kí owó rọṣọ mu síbẹ̀ gómìnà náà ní sọ̀rọ̀ yìí nínú fídíò kan tó bóde tó di fífi léde lójúpọ̀ ayélujára ti facebook lọ́jọ́ àbámẹ́ta sátidé o táwọn punch fúnra wọn gan sì rí tí wọ́n sì gbé e nígbà tí ń sọ̀rọ̀ lórí ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ abdulrozak náà ló sọ̀rọ̀ ó ní pé ó ṣe pàtàkì púpọ̀ báyìí o kí a tún jókòó sọ̀rọ̀ ní àkọ́tún nígbà tó jẹ́ pé gbogbo wa náà láti rí gómìnà ilé yìí máa sòdodo nígbà jẹ́ gbogbo wa náà láti rí wípé owó ti ṣe ó ti rọṣọ mu sí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ gbogbo kí ni ṣe tí kò yẹ kí ìjọba àpapọ̀ náà kó má le jáwé sóbì fún sísan àlékún owó fún àwọn òṣìṣẹ́ gẹ́gẹ́ bí owó oṣù wọn gómìnà òun náà ló ní òun ní ìgbàgbọ́ pé àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo tó mẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà náà ni wọ́n gba àtìlẹ́yìn yìí gẹ́gẹ́ bí ìkúnlọ́wọ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ kí èyí kó lè bá àtún fi ṣeé ṣe gẹ́gẹ́ bí punch ṣe gbé e.
5: Gómìnà wọn ní ìpínlẹ̀ Kwara kọ́hún Abdulrahman
7: Abdulrozak
5: a jẹ́ pé kí wọ́n gbọ́ ìpè àwọn òṣìṣẹ́ nọ́ọ̀sì tí ń bẹ ìpínlẹ̀ Kwara báwọn torí ọ̀rọ̀ ọ̀hún ọ̀dọ̀ wọn ló
7: fi sí ọ̀dọ̀ wọn ló
5: fi
7: sí ṣe.
5: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já lọ sínú ìwé ìròyìn Sunday Punch fún tààrọ̀ tòní níbi tí ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress (ADC) Atiku Abubakar òun náà ni mo mọ̀ ń pè rí o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ó mọ̀ tí ń fi ẹ̀sùn kẹrin tí ṣe àìlórílẹ̀-èdè wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu léè ti ń ṣe lálàyé pé ẹ wo àwọn àjọ lájọ kan eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun ló ń ṣàmúlò wọn o láti máa fi gbógun ti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò léyìí tó mú kí àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún kọ́mọ wọlé gẹ́rẹ́gẹ́ ṣáájú ètò ìdìbò eléyìí tí ó wáyé lọ́dún 2027 Àtíkù náà ló máa fi ẹ̀sùn ọ̀hún kàn lọ́jọ́ àbámẹ́ta sátidé o nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ kan eléyìí tó jáde léyìí tí ẹni tí í ṣe alákòóso fún olú lórílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Sam Wike òun náà lọ́mọ ń ṣe lálàyé o pé àwọn gbọ̀ngàn kan eléyìí tó jẹ́ pé kálukú ló lè lo bẹ́ẹ̀ léyìí tí sì ń ṣe lálàyé pé àwọn ẹgbẹ́ òṣèlú ti PDP ò ní láǹfààní àti wọbẹ̀ o kí wọ́n lè ṣe ìfilọ́lẹ̀ tó ń ti àfihàn ẹni tí ó mọ̀ jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú náà nínú àtẹ̀jáde eléyìí tó wá fi léde láti àkàtà Atiku Media Office wọ́n ṣe lálàyé pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà ni ṣé rí ìgbésẹ̀ ọ̀hún ìgbésẹ̀ fífọwọ́ pa ẹ̀tọ́ ọmọnìyàn lójú òun náà ló jẹ́ léyìí tó sì jẹ́ pé ẹ̀rínú wípé wọn kò fẹ́ kí ẹgbẹ́ òṣèlú alátakò kankan ki won le tabi elegbe papa julo ninu eto oselu eleyi tin bo lona o wa ni se wari igbese leti yen son wike ngbe leti se lalaye pe ibi te le fe lohun telin e fe lo be lati lo ri kede ti o dije du ipa re lebe igbe oselu yin e ni lafani ati gboriwo be yen o won ni se ri eleyi ti akata re jade yi se ri bi pe ko je itewo gba bo ti wuwo mo le to si je pe ilana ati ma pagidina alaafia o na lo je le to si je pe ba ba wo iwe ofe orilede wa Nigeria ti odun 1999 e ti a se atunse si ebe yin na mo o bebe yen ba pagidina alaafia o ni ntojo orufe onito won ori ni ibamu pelu ofin ni atiku o wa ro gbogbo awon orilede wa Nigeria ati awon bikan le to je bi pe gbagan ni tawon eyan le lo bi be ba tin dodo yin awon egbe oselu alatako e ma tako won eje won lafani ati gbori wole ki won se n ti won ba fe se ni lana bi e se gbe kale ninu egbe oselu won ko si lo ni irowo rose to nti alaafia iwe iroyin punch lo gbe laaro toni o di ti fun tedo lori tabili ti wa.
7: Okay, now iroyin kan na re lapodo mi bi ni bi ton ti ni oludije dupo ti o ma dije dupo are labe ase egbe oselu Nigeria Democratic Congress NDC iyun Peter Obi lo ti kede gomina tele ni ipinle Kano Rabiu Kwankwaso gege bi igbakeji oludije dupo are nigbati asiko ba to ani Obi na lo mu ikede wa lojo abameta Saturday o leyin ifidi e mule tara latodo egbe oselu ti NDC ohun pipo na ni o ma dije dupo are labe ase egbe oselu ohun Daily Post lo jabo re pipo ni ojo abameta Saturday ona ni won kede Obi o pipo to oni yo ma dro fun awon lati dije dupo are fun ti eto idibo gbogbogbo to nbo lodun 2027 Obi ati Kwankwaso na ni won jo gbimo kuro na egbe oselu African Democratic Congress ADC to si gberapa lo sinu egbe oselu ti NDC ko si meji to bi ipinu ati yaku onu egbe oselu ohun bi ko se ti oro ti won so nipa wi pe ipinya nbe ninu egbe na ti won ti kuro ati pe ile ejo loni ile ejo lola gbogbo nkan won yi ki je ki lo si wajo wa fun egbe se eyan si ma ti kootu de kosore fa pada oda punch lo gbe iroyin eleye ite egbe on Daily Post lo gbe nibi ti won ti ni are tele nle Nigeria yun omowe Good Luck Ebele Jonathan lojo abameta Saturday won ni na ni won ti fa lowo soke o ni igun kan tinu egbe oselu PDP lati dije dupo are lodun 2027 ifa lowo soke Jonathan na lo wayo lasiko akanse apero alagbara nla kan to waye ni ilu Abuja lati odo igun kan ti egbe oselu PDP ohun ile ti alakoso tele fun awon akanse ise nle yi Tanimu Turaki ti o je pe on gangan na ni o lewaju re bo tile je wi pe igun keji ti egbe oselu ohun ati ko idari re ona ni won lodi si gbogbo bi nkan se nlo si o ati pe ibi ton fe lo tele ko ni won pada tun ri lo isele otun ina lo waye nigbati gomina tele ni ipinle Anambra Peter Obi ti ona ti o je pe won ti kede re gege bi eni ti o ma dije dupo are labe ase egbe oselu ti NDC nigbati gomina ti ipinle Oyo Seyi Makinde ti ohun gba ticket ati dije dupo are labe ase egbe oselu Allied People's Movement APM tamo si egbe elege eleyi to si je pe on to fi se afojusun akomona re ona ni Reset Nigeria Agenda ka se tuntun afojusun ije orilede Nigeria. Sunday Punch lo gbaro injo wipe awon kan tan je bi afurasi omo togi si na awon omo togi
5: na toganu
7: toganu nu awon togi taganu ti omo won ni won yawo ibi budo gangan tun kokko fe lo tele tun ti eto ti Jonathan ele ti won pe ni A Class Event Center ti won si kolu awon kan be lara awon to je akopa gẹ́gẹ́ bí àjọ agbára ìjọ ilẹ̀ Nigeria News Agency ṣe sọ wọn ni tọ́ ìkọlù ọ̀hún náà ló wáyé o ní kọ̀pẹ́ lẹ́yìn tí ikọ̀ darí ti igun àwọn igun ẹgbẹ́ òṣèlú ọ̀hún síra wọn tí wọ́n ya kúrò ni agbègbè bi ti won ti fe se eto ifalowo soke ohun ton ti awon olopa ti won ni won si kunbe demu demu won ni bo tile je pe gbogbo wahala yi sele sibe awon adari inu egbe oselu PDP na ni won pada mu ori oko so duro le ti won si gbe ewe eri pe to Jonathan Gangan na la fa kale lati dije dupo are o ni egun ti won na egbe oselu PDP bo tile je pe Jonathan ko sin kale nibi eto na
5: to o da ni won ba beleja eleeti iroyin ti fotedo mo tenibodo laaro toni won ni le se olopo na na mo ti fi atejade kan lede o leyi ti won se lalaye pe awon gbo firin firin pe o se se ki awon ilede wa Nigeria na won mo dojo oroko awon omo ilede South Africa eleyi to wa nile ye latari bi o se ni awon ilede South Africa na won gbogun ti awon ilede wa Nigeria ti awon are to n gbe ni ilu won lohun leyi ti o si n ba dukiya won je won ba okowo won je be na ni tun n gbe igbesi ati ma gba emi lenu awon are eleyi ti n gbe nile South Africa na ti jade kan eleyi ti DSP Anthony Okon Placid to fi lede nibe lo ti se lalaye pe ipade kan e to wa ni ojo keji din ni ogun osu kanu odun ta wa nu eyi nibe ni ti jiroro teso lori eto abo le je sin fi okan awon eyan bale nile yi pe efo kan yin bale o sere le ti sere nile South Africa wo gbe igbese lori e awo gbodo wa gbe igbese a gbesan ni bi ki nko mo ba paka so iwe iroyin Daily Post lo gbe laaro tuni ti fun tedo lo da lori tabili wa
7: to ko je bi o ti je fun ti fun tedo iroyin lo ro tuni e seun gbogbo eyin eyan wa ti e ba wa dasi lati bere titi de opin re akin gan ni o eyin gan gan na man you be na woman you be o ibayin agbe fun yin tan eto gbogbo yo tun ma tesi waju kete ta ba ti dide ago mejo lo ro tuni turn it up pelu oluwa seun omo akin ola o ba de la ago mewo oro yi na ni ke pade sade apoti eri lori eto ta pe ni wakati yin pelu ojisho olorun AO Oladepo ana ni alejo re won ti oro toni o pastor AO Oladepo ago mewa le ni ke pade tola ni alade laja lori eto ta pe ni isimi alayo ti fun tedo re la kan tun da ago mesan aro la la se ledu mari olorun waju opele oro ade osu loruko mi mo kin ni ti keke eyo lere kusu eko eswa
5: o da dupe adupe pe okun lowo eyin eyan wa ile te ba ran jurin laaro toni o tun di ni ola la se lowo ledu mari la ago mesan si mewa titi wa di ola ohun iya adini yin na ni o Aminat Adetun Badmus oloruko temi mo tara yin eleyi to se be nkan momo
7: o ngbegeji
5: o mama
7: dabo aleti
5: mama
7: ero do mi da ati mi be lo
5: o se dada
12: kile omile kile mbosola o se ndo
13: splash 105.5 fm the integrity station
14: All the victorious people, stand up, stand up, stand up.
15: Hello, everybody. This is Dosi Oyeka. You're listening to Turn It Up.
16: Hey, fam. This is Ola Olu Sugar.
17: Hello, everyone. My name is Peter Sinokopi, and you are tuned to Turn It Up.
18: Okay, people. My name is Godoza Comedy Bellisconi. Turn it up, Marco.
19: This is Micah Stavley. Turn it up.
20: This is Kirk Whalum. Turn it up.
21: And Kim Pe.

0: ọpẹ́ òun náà ni a mú wá lónìí ọpẹ́ ìyìn àti ògo òun náà ló yẹ fún orúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run àárín ọlọ́run ìparí ohun gbogbo ọlọ́run tó mọ ohun gbogbo tó sì ń ṣe ohun gbogbo lódùlódù alágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ọba kìkì ara alára ire ọlọ́jà ògo ọlọ́run tó ní ẹ̀mí inú gbogbo wa ọlọ́run tó sì ń ràn wá lọ́wọ́ dé ibi tá a dé lónìí ìrìn àjò ayé wa ọwọ́ rẹ̀ náà ló wà ẹ jẹ́ a máa wò ó ẹ fiyèsí ẹ bí èmi náà ṣe ń fiyèsí làárọ̀ yìí bíbélì ni ẹ máa gbàdúrà ní àìsinmi ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí gangan ni ìfẹ́ ọlọ́run ìfẹ́ rẹ̀ náà la wá ń ṣe lọ́wọ́ báyìí lórí ètò wákàtí yìí tí a ti máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọkàn mi yan ọba ògo ọkàn mi yan ọba ọ̀run mo mú ọrẹ wá sọ́dọ̀ rẹ̀ láàárọ̀ yìí èmi tá a wò sàn tá a dáríjìn tá ní kí n tún máa yìnbí rẹ̀ ọlọ́run nínú ohun gbogbo ìwọ náà ni mo rí èmi ń kí láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn tí ẹ sì ń bá mi júbà rẹ̀ òun náà ni mò ń kí yín láàárọ̀ yìí nígbà tí ó pọ̀ a kì í po ṣe é nígbà tí kò tó a kì í po ṣe é nígbà tí a pè é tó dá wa lóhùn a kì í wípé o ṣe é nígbà tí ò tí ì dáhùn a kì í wípé o ṣe é nígbà tó ń bá wa wí a kì í pé o ṣe é nígbà tó ń ṣe wá gẹ̀gẹ̀ bí ọmọ a kì í wípé o ṣe é a kì ọlọ́run ní gbogbo ọ̀nà wa lónìí ó ní ni sunday tó gbẹ̀yìn nínú oṣù karùn-ún ọdún 2025 ọjọ́ tó gbẹ̀yìn náà leléyìí ẹ̀yin tí ẹ bá mọ rírì ọlọ́run gangan mo fẹ́ kẹ́ súnmọ́ bí láti jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa a máa yìn gẹ́gẹ́ bí ìṣe wa orí ètò yìí la wà wákàtí yìí ìkànnì splash fm 105.5 mo ti rí bàbá mi àti màmá mi wọ́n ti wọlé síbí tí wọ́n máa jẹ́ ìbùkún fún wa lórí ètò yìí dáadáa ìtùnú dixon òun náà ló jẹ́ kẹ́ máa gbọ́ mi láàárọ̀ yìí ẹ̀yin tí ẹ sì wò wá nílé ketekete náà la wà lórí splash fm 105.5 òun láti máa ṣe lórí ètò lónìí mo ń pè yín láti dúpẹ́ ẹja dúpẹ́ ẹja dúpẹ́ bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní ìfẹ́ ọlọ́run ni èyí ni ìfẹ́ ọlọ́run bó ti wù kó rí a gbọ́dọ̀ máa tiraka oh my god ju gbogbo ẹ lọ a gbọ́dọ̀ máa tiraka láti ṣe ìfẹ́ ọlọ́run nígbà tó dùnmọ́ wa àti àwọn ìgbà tó dàbí pé kò dùnmọ́ wa a gbọ́dọ̀ máa rántí pé eléyìí gangan òun ni ìfẹ́ ọlọ́run nínú jésù kristi fún àwa tí a jẹ ọmọ rẹ mo ń retí àwọn tó fẹ dúpẹ lónìí ó ní ẹ ṣe ibi tẹ ti bẹrẹ ẹ ṣe ibi tẹ ẹ bá dé aná wa lè má dára lójú wa tàbí lójú wọn let me put it that way ṣùgbọn nínú àná tí ò dára ọlọ́run dẹ̀ mú àwọn òní tó dára mo rí àwọn àpẹẹrẹ nínú lẹ́ńbí lẹ́ni aná yẹn ugly dáadáa bẹ́ẹ̀ ni èmi tí mò ń sọ̀rọ̀ yìí náà aná yẹn rí ẹ wo a lè sọ̀rọ̀ púpọ̀ lónìí torí casting crowns aago kan ló máa bẹ̀rẹ̀ a gbogbo wa pátá la fẹ́ wá yan ọlọ́run lónìí kílẹ̀ yóò ń ṣe pé ṣáde àpótí ẹ̀ rí o gbogbo ènìyàn tó bá mọ inú rò ẹ jẹ́ a jọ parí oṣù yìí pẹ̀lú ìyìn ní òní bí olúwa ti fún wa ní orí ọ̀fẹ́ lónìí casting crown 2026 pẹ̀lú ṣáde àpótí ẹ̀ rí tí ọlọ́run ní ká ti máa gbé kalẹ̀ láti ọwọ́ mi náà ni o ọlọ́run ló ṣe ó kàn fi àwa ṣe gẹ́gẹ́ bí ohun èlò fún ohun tó fẹ́ ṣe ó dẹ̀ ti ṣetán láti ṣiṣẹ́ agbára lónìí ṣùgbọ́n mo kàn wá àwọn tó máa dúpẹ́ kan dúpẹ́ láàárọ̀ ẹ̀rọ inú yín ẹ̀kọ́ sáré wáyé yín wò láìsí ọlọ́run bẹ́ẹ̀ ẹkàn sáré wo pé ayé mi ò mọ kàn sáré wo ayé mi frame ẹkàn wo ayé yín wo frame pé láìsí ọlọ́run báwo ni ìbá ṣe rí gangan báwo ni ayé yẹn ìbá ṣe rí ẹ̀rọ èmi tí mò ń sọ̀rọ̀ yìí ayé tèmi àti rún ṣàwọn kan máa sọ pé nǹkan ọrùn rírun tún yàtọ̀ sí rírun rírun wọ́mú wà àti rún wọ́mú ẹ jẹ́ ká jọ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí gbogbo àwa tá a mọ bá ṣe ń ṣàròyé ẹ jẹ́ já ṣọ́ra tá a mọ bá ṣe ń mú a máa ń kùn sí ọlọ́run ẹ jẹ́ kí n ṣojú òkú fáwọn èèyàn àwọn tó mọ oore tó fẹ́ dúpẹ́ ibẹ̀ náà ni màá ti gbé ìbéèrè yọ láàárọ̀ yìí 07069493000 07069493000 tàbí 07014475770 òun náà ni ojú òpó ele ta ma lo laro e lati dupe lowo olorun won ma npe awon eyan kan ni alaimore alaimore e yoruba ni alaimore mo wa fe ka fi awon oriki mi fun won laaro yi oruko bi meta wo la le pe alaimore eyin wo le wa nbe to nda si lori eto yi hello hello
1: hello
0: ekaro o eyin le kokko pe mi lori eto loni
1: e ma o ko mi ni opetade wa ayo me number 1
0: e se adupe sa lati asolo yes e ma pe mi pada leyin eto mo ni ebun kekere fun yin e se adupe andupe lowo olorun na ni andupe
1: ori gbogbo ala ile la pa ma ta ya pe ku wonu osi gbogbo ko je le pada
0: hallelujah emi na ba yin dupe an pe awon kan ni alaimore oruko meta wo la tun le pe won
1: alaimore
0: oruko meta wo la le tun pe won mi gbo yin sa
1: alaimore tokan ti o le ronu
0: alaimi emi te tun ronu ye sa alaimi ronu tun ni e ti o more
1: ori le se iwo sa le bolo lo kan le fun wa use stage lo lo be sa mi se lo ta yo ku joye ni o wa le lai
0: alaimi ronu
1: be ni o ba ri ronu ni o le tokan pe oluwa mu je ko jida sa ro yi le mo jire le mi
0: oh my god oh my god alai ni room ki la tun le pe won ki la tun le fun won oruko la di fun won la ro irun
1: a so le fi ye bo se ke a le ko tem se ye mi si le fi pe e ti o ni rori
0: e o na ni ko ni ronu ko ni rori
1: e yo
0: okay mejeji ni
1: e ke le ti o tun mo ri na pe le se wi
0: okay e alai more na la nwa awon oro mi fun won la ro irun
1: alai
0: mo ti o ni en ti o ni rori oni ale fun won eja welomi e sha dupe sa 0706949300 o no la fin pe sori eto la ro hello e ka ro o awa de yaku sunday ni o
2: awa ni
0: ero oruko
2: sunday lo ma je fun wa
0: ami jesu
2: Olarewaju
0: lati oje okay you know e pe mi pada leyin eto mo ni ebu fun yin okay e ja ma wo bo
2: yes
0: so e ba mi dasi oruko wo la tun le pe alaimore
2: alaimore ale pe ni alaimiro ri gege bi
0: o ti so yen won ti so yen
2: ale pe ni abibisolore
0: afibisolore mo tun like yen afibisu olore to ma nje ki
2: ori ta ba mo nu ro
0: okay sir
2: olo ma mo pe ko n dupe lo olorun
0: ko
2: ga presen ibi mo ba so yi mo sin ni
0: okay
2: ah de le ma po ro do every year amo lo ba wa yi e ga ro di e ko ma di le mo wa po ton ti be na ko te do le ma pa pa yen odun
0: imagine that. Kò sẹ́ni tó lè mọ̀. Tí wọ́n tún ní. Mo mọ̀ pé ẹ̀ parọ́. Torí mo mọ̀ pé ẹ̀ parọ́. Wow. E ṣadupe. E je fe lomi lori ofe. Baba mi ti wa ni bi. O baba wa dasi dada leni. Hello.
3: Hello, Emakaro.
0: Ekaro, akusimi oni o.
3: Isimi oni ni oruko mi ni Akintunde Akiola.
0: E ma seun o, baba mi dada.
3: Lati wo fun.
0: E se.
3: La pa kokko le mi je ko dupe lowo Olorun pe ba se man dajo casting grand lododun.
0: Oluwa seun, Oluwa seun.
3: Ni ara Olorun gege bi o se ma be o se kin be lowo lowo ti mo so ko wa ti ma de kore si
0: de ben ni o
3: oluwa
0: lo se ami ami e se adupe go
3: ni pa pe ka so pe ti ase ti o kin ba ro ni jinle ko ni mo pe da alai runu ja ke o ba laru jinle
0: alai laru jinle okay
3: alai laru jinle
0: okay
3: olori ka ko pe mi ro ni jinle mo fi so fun oluwa pe hun teyan pa ni arojile dada ko ni mo bi olorun se nkan fun
0: eh o da pe ona kan na ni gbogbo wa shin soro alai ni ronu alai ni rori alai ronu jile eh o na ni gbogbo e shin mo fa won kan mi
3: bi pe alai la kadi
0: okay
3: I don't know if you can see it.
0: Benny. Thank you so much. Abi. E sha dupe. Abo, awon oruko kan wa to wa lowo mi nbe ti mo fe pe jade. Ti ma ti pada desin, ma gbe baba mi wole sore to. Abo, a fe doki long.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back to back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ ńkọ́ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
2: Power Oil, hey, Power Oil.
3: Casting Crown 2026 live in Ibadan.
4: Casting Crowns is here before the throne of
3: Hey! Casting Crown 2026 ẹlẹ́ẹ̀kẹsàn rúẹ̀rẹ̀ nílùú Ìbàdàn. Àpéjọpọ̀ ìjọsìn gíga jùlọ níbi tá ó ti máa fi adé wa lélẹ̀ níwájú Olúwa Ọlọ́run alágbára pẹ̀lú àkòrí olùràpadà The Redeemer. Ọjọ́ Sunday May 31 aago kan ọ̀sán gbáko ni ètò máa bẹ̀rẹ̀ ní RCCG Province 24 Headquarters Solution Assembly opposite Orita Police Station Challenge Ìbàdàn. Ministering Pastor Lukola Timi Johnson, Reverend Mrs. Mercy Oderide Bukola Akinade, Babatunde Pastor Ifeoluwa Odogiyan, Toluwani Sims, The Art Keys, and your favorite host, Shadia Otieri, Pastor Matthew Okuazo, will be welcoming you all. Also featuring special legendary award presentation to Pastor Ayodele Abraham Adelegon and Pastor Paul Tao. Emma Gbagbeo, Adota Opo, 50 widows, Loma Gbaunji Ofe, Lojono. Bell, also tomorrow, Amwodo Lagbara. Don't miss it.

0: ọlọ́run tó wà lẹ́nu iṣẹ́ tí ó sì kúrò ń bẹ́ alágbára ní ìsírẹ́lì ọlọ́run tó ń fún wa lórin kọ ní gbogbo ìgbà mo imagine tí èèyàn bá sọ pé 39 years ẹ sì tún gbérò àwọn iṣẹ́ báyìí jáde ó tún kí ó kì dáadáa ó dẹ̀ ní message nínú mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run púpọ̀ fún ayé yín bàbá wa prophet mo kò wọ́n evangelist eho Oladipo àwọn àti màmá àwọn náà ni wọn wà lórí ètò wákàtí yìí pẹ̀lú mi lónìí pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run ti gbé wọn sí orí ìjọ tó sì dá ìjọ sílẹ̀ láti ọwọ́ wọn ó ti tó ọdún mélòó
1: báyìí. Ìjọ ti ń tó bí ọdún méjìlá.
0: Ìjọ ti tó ọdún méjìlá ó dàbí pé ìyẹn ni ò fẹ́ jẹ́ kí iṣẹ́ orin yẹn kó ìkọ́ títí ń
1: ó ti ń
0: wọnú ara wọn ṣùgbọ́n síbẹ̀ kíní ẹ̀ wà nù mo ń gbọ́ àwọn orin yìí mo gbọ́ ti january àti ọ̀bẹ̀rẹ̀ january yẹn mo gbọ́ títí mo ní àwọn bàbá ìkíní yìí sì wà ń bẹ̀
1: adúpẹ́
0: ó wà gidi orin wà ń lẹ̀sà I want us to mo kàn fẹ́ ká celebrate àwọn ògo àwọn bàbá àti màmá tó pọ̀ tí ọlọ́run fún wa ní ìran pàápàá ní ilé orin tí ọlọ́run dẹ̀ fi àwọn nǹkan tó pọ̀ sínú wọn lára àwọn náà ni àwa kan ti dìde síbẹ̀ àwọn náà tán ẹ ò sì ní tán lórúkọ olúwa ẹ jẹ́ padà síbi ìpapàpá kí ló fà á tí àwọn ọmọ ìsírẹ́lì ò fi rí mánà tó ń rí lójoojúmọ́ tí wọn ò fi recognize mánà tí wọn fi ń rántí ẹja íjíbítì kí ló lè ṣe wọn.
1: Ìtìwé máa kọ́ fi yé mi nínú ìwé Tẹsalónìkà kejì orí kejì ẹsẹ̀ ìkẹtàlá ojú ó yà pé ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ní ìgbà gbogbo iṣẹ́ ọwọ́ ìyẹn ni pé ọlọ́run fún àwa èèyàn ní nǹkan kan ṣé rí ẹni tí ò bá ti lè dúpẹ́ tí ò ronú
0: Tẹsalónìkà kejì
1: bẹ́ẹ̀ni orí kejì ẹsẹ̀ ìkẹtàlá
0: ṣùgbọ́n iṣẹ́ wa ni láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí
1: àyà iṣẹ́ wa gbogbo ẹ̀dá èèyàn tó bá jẹ́ pé àwọn èèyàn yẹn wọ́n bá mọ̀ pé iṣẹ́ àwọn ni láti dúpẹ́ ntọ́lọ́run ṣe fún wọn yẹn wọ́n á lè máa ṣe kínni wọ́n ò lè máa tẹ̀síwájú ìgbà gbogbo kìrìsìtẹ́nì ọmọ ọlọ́run ẹni tó wá sí ní ayé bíbélì jó ya pé ó ní abí ènìyàn sínú ó ní bí ìṣòro kò títí nú èrò pẹ̀ jáde nínú ìwé jọ́bù yẹn ó ní ṣùgbọ́n abí ènìyàn sínú ìrírí abí èèyàn sínú ìṣòro abí èèyàn sínú wàhálà inú wàhálà ni so nínú ìrìn àjò wàhálà yẹn èèyàn wà á jẹ́ ẹni tí ó máa tún dúpẹ́ ìgbà tí jésù olúwa tá a bá ẹni tó jẹ́ aṣíwájú wa tá a bá wo jésù olúwa nígbà tó débi òkú lásàrù ohun tí wọn ṣe tó bá já wa àdòdè ṣe olúwa jídìde sọ gbé ara rẹ jù mọ́mọ́ tó kàn sọ náà ni pé olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé ìwọ máa ń gbọ́ ti tèmi so ẹnikẹ́ni tí ò bá ti lè dúpẹ́ irú ìrìn àjò tó ọmọ ìsírẹ́lì rìn tí wọ́n jẹ iṣẹ́ tí wọn ò ṣiṣẹ́ fún ni
0: wọn
1: ò ṣiṣẹ́ fún nǹkan yẹn mánà yẹn ó ń rọ̀ ọ́ dáalẹ̀ so wọ́n dẹ̀ ń débẹ̀ wọ́n ń jẹ́ so wọ́n wá wò pé ẹja tí wọ́n ṣẹ̀ máa ṣe wàhálà fún bẹ́ẹ̀ ni ìrìn àjò ẹni tí ò bá lè dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
0: Ẹ̀kínní yẹn náà ló ń ṣe mi pé ní ká mú wá sí inú ayé ta wà ń sìn báwo lèèyàn ṣe máa máa rí nǹkan tó ṣiṣẹ́ fún tó yẹ pé eléyìí tí wàhálà wà ló wá tó ṣà ń náwó sí.
1: Ní tó ń ṣẹlẹ̀ fún àwọn èèyàn náà ni pé ìbí ènìyàn ni ìbí ènìyàn nínú ìwà ènìyàn ẹ rí i pé ọlọ́run fúnra ẹ sọ wípé ó nínú òun bàjẹ́ nítorí pò ń dá èèyàn ní àwòrán ara wọn torí tí ọlọ́run fẹ́ kí wọ́n máa ṣe gangan àníṣe ìyẹn ni kí wọ́n máa
0: yìn iṣẹ́ wa ni
1: iṣẹ́ wa ni mo rẹ̀ dúpẹ́ lọ́lọ́run fún láìtọ́ ọlọ́run pè àwa ẹ̀ sí fún iṣẹ́ orin bá a dọ́run orin
0: ìrìn lọ́run
1: kò sí wàásù bẹ́ẹ̀ kò sáàdúrà bẹ́ẹ̀ so nípa bẹ́ẹ̀ àwọn ọmọ ìsírẹ́lì yẹn dẹ́sán nínú ìrìn àjò ayé ta wà irú ìṣòro kí ìṣòro téèyàn lè máa bá pàdé ohun tó lọ́n béèrè lọ́wọ́ ẹ̀ náà ni ọpẹ́ a sì ráwọn tí wọ́n dópe nínú ìṣòro wọn yẹn wọn ò gbàgbé ńgbà gbé sadakis mesaki àti
0: abednego
1: tí wọ́n gbé yàn sínú náà orin tí wọ́n kọ́ ńjọ yẹn náà ni wọ́n kọ orin yẹn pé ẹ̀yin ọba ògo ó ní ọlọ́run yìí tá a bá torí àkókò wa so nínú ìyẹn nínú ìṣòro wọn yẹn wọ́n fi ọlọ́run hàn pé alágbára ni won fi ran pe o tobi isoro ki soro te yan le ba pade boyo omo le ti bi to ba be si dupe pe oluwa mo dupe nitori pe o fun mi lomo gbogbo ntin di omo lowo o ti mu kuro olorun ma yin re logo e wo fun apere awa gan ti a je obi ti omo kan ta ti sanwo olewe re to ki alaaro to ni dal mami mi e mo se mo dupe ti ba mi san owo olewe mi o e mo wonder pe a kin lo mo yi so I am a woman. Won o ronu n tolorun ti se seyin sugbon towo won ite oni an le pa so n to fa ton ma so le fi se
0: opolopo le ni lo to na ni ori mana yen won riran ri ke olorun fa won ni mana lojojumo won ri ire kankan won recognize pe ah olorun ma nfun mi lawon kini won recognize e ma ma gbadura fun ra won be oju won fosi e pe ah mana yi won recognize won ri bi nkankan won ri ore yen kolorun ko jo ko si oju won lati ri awon ti olorun se ninu aye won lati le dupe kon le gba ile to po gan lati odo olorun eyin gege bi baba ati olori emi ti o ton ti lo fun odun mokandinlogoji awon ila koja wo le ri
1: ah
0: mommy koko gboju segbe mo se so
1: ila koja po se bi ta ti dide ninu ijo ta ti dide la ko ti mu ti be ka ni abi tojo ti odi akoko ti mo kokko ma lo pe mo lo play ojo nla ni ninu oko ni kereku won pe be ni atapa
0: wow
1: ijo ta de be en to pe wa pe ka se ka wa sere emi lo fi se duro ni bi ti a ti gba rin se be ta ba tin pari ma ko wa
0: iwo lo
1: moto o lo won fo moto lowo abadon en to pe wa sere lo ba ni I want to say, owo moto san moto ba lo won ja wale ibe o de se fe se rin
0: wow
1: ko se an to ba mo bi ti mo npe ni kereku e koja kereku ngbe ba dogbon gan le to ya so na lasosun ona be ni an pe ni atapa lo ba lo won lo ba ko rin se
0: akoko te ma koko jade
1: akoko
0: se mo ko yen gan to ke so pe o da pe oluwa o pe mi si
1: yin sugbon sibe sibe na ngba to ya owo to yen fi se waek o na fi sanwo owo rin se
0: o ti e ti pẹ to yen e se wa second school gba
1: yen mo wa ni second school
0: wow
1: so owo yen la sa ku ta fi se ko to bo lo san owo mi to re ni yen de mi mo o le ni
0: wa duro sin lorun
1: o moto wa lo ngo ni ko rin sele
0: owo
1: moto yen mi mo sa san owo moto
0: god
1: so awon la koja abi eti o de wi pe odo anifasi wa ta fe sanifasi nijo ade tin sanifasi ti fe so pe awon eyan ti wa to ba yen ri
0: wow
1: an to ma ko rin se wa mo ba ko rin se wa
0: mo ba ko instrument wa e de ti sanwo
1: ah ta ti ni ti nigba to ogun esu abade mo ba lo ba won e ko rin se na mo ko ni lajodun
0: eh oluwa o
1: ba ta ko rin se de bi ta ti sajodun
0: awon eyan
1: ti ago merin abo ti lu
0: ah e ma so be mu e jo na sibe ise wa ni
1: ben
0: lati ma yin olorun nigba te yin so bayi opolopo eyin baba yi te ba so awon iriri yin o ma nwo emi pe awon ila koja temi na nla koja sibe ise wa ni
1: lati ma
0: dupe iye ni pe ise wa ni bibeli lo so be mi fe kari o e ti fun mi ni ore ofe lati ri bi to wa leni be ni Thessalonica keji ori keji
1: seketala
0: ai seketala yen ise wa ni lati ma dupe tolorun ba so pe ise wa ni a je pe ka mu gangan bi ise ninu pe mu bi ise mo ri awon eri to ti jade sa ti o po temi gan ri ninu aye yin ti mo fi ri pe iyin to gbele yin lowo e o pe yin daada o pe yin daada ariwo ko o pe yin daada inu wa duro pupo fun eri eleyi te fun wa laare lati encourage awon eyan e je ka wo awon ti o nilo ki Olorun ko se oju emi won elomi o mo ki lo n fe dupe le gan le ayika e ko ri mana ti o sise fun ti Olorun fi se e fun wa ni oro die lati si won leti kesi gbadura fun wa a ma gba number yin a de fe ka won eyo ko pe yin papa awon to ba fe ni oro lati ba yin so to wa ninu ise orin ti won need advice awon agba ni di ise yi emi ma fe mo ma celebrate gbugbu awon agba yi daada tori mo ma ri e koko lara won to ran mi lowo pupo pupo daddy e ko gbadura fun wa kesi se wa leti laaro yi laarin iseju meji ka so ma
1: lo o nkan ni pe emi olorun nigba to ba wonu eyan ohun lo le si eyan loju to de le si eyan leti ohun kan ta ni di na ni pe ki olorun ngba jesu ri pa awon omo eyan gan na won le mi mo ngba o ya jesu fun pa pe e gba emi mi mo bi igbo lohun asele mi na so awon ti o ti mo ire di lati mo yan olorun emi kristi ti si emi mo ko wonu won lo
0: ami
1: ko de si won loju
0: ami
1: jesu oluwa wa
0: ami ami ami loruko jesu ipade ko ma nwa ninu ijo yin ni ojo tuesday kejikeji ososu
1: e
0: ago melo ni e ma npe
1: ago meje laaro si ago mesan
0: ago mesan ki la pe ako e
1: akori e na ni agbara olorun ka gbogbo e
0: o ka gbogbo e eya o ka gbogbo e awon eyan fe mo number baba ti won je iranse olorun ti won je oga sade akuti eri prophet evangelist ao oladeku e ba mi pe number yi fa awon eyan
1: 08038043804106
0: e ja pe lekan sisa 08038043804106 0803804106 ti ma fun won ni odidi wakati meji ka ko ma tu die die awe riri won ti so meji leri to pa mi leri tawo te riri eri ninu awon iriri won sibe won si duro won si gba ise yen gege bi ise ti olorun gbele won lowo loruko jesu koni reyin sa
1: amen.
0: We celebrate you loruko jesu e ope fun wa lagba lowo olorun bi dupe lowo olorun o ma mu wa sumo olorun si be ni o ma mu wa mo on to je a ma fi ara re han wa si ta ba se yin si ta ba se yin si awa ko tun ti pinu leni lati dupe lowo olorun ni casting crowns losan yago kan o na ni ipade o ma bere dogo bi kibi te ba tin bo e make sure pe de challenge ni lu badon te ba ti de challenge eni en lo si orita police station to wa ni orita se ri te ba ti de waju police station yen gangan to ba ye ki be na ti so yin eyin ex soda si egbe keji e ti ma ri iyana to wa ni waju yin ibe lo lead si Redeemed Christian Church of God Solution Assembly to ba wa je npe oni garage le gba wole e ma kan gbe moto wa si waju police station e ma ti ri iyana to wa ni waju e eya wole e ti ma ri awon eyo nbe e ma ri awon eso nbe ti o ma dari yi wole e tete de tori pe mo pe ile ma ku kele raye joko daada a o gbadun olorun loni awon iranse olorun po ti won bo lati wa yan olorun pelu wa baba mi oladepo na nbo loni e ma ri won face to face ati gbogbo awon opolopo awon baba baba ti won ti pinu lati je ibukun fun wa ni casting crowns to ni olorin emi ma po ninu ile be na ri ore ofe lati nawo si awon opo ati awon odo ni won ba ti olorun fun wa lori ofe loni ejo eje alejo temi ke wa ri ohun ti olorun ti pinu lati se ninu aye gbogbo wa casting crowns 2026 ago kan losan yin loruko oluwa la nlo loni ose to nbo la o to pade ara wa lori eto wakati yin pelu sade apoti ere e ma ye ki apoti ere koko onu aye yin ta ba ti wa lọsẹ to nbọ bayi ati wonu osu kefa odun yi niyan laarin iseju kan daddy ma gbadura fun wa lekan si ka to ma lo
1: olorun gbogbo aye ada gbogbo ogun atolapara sodo re oluagba ope wa
0: amen
1: mo fi le ise gbon agbon safefe ile olowo loruko jesu tete nasareti oke lowa o ni jabo loruko jesu gbogbo awon to nsise nibe e o ni farapa e o ni boso wa jini gbe bi oluwa de ti nbe ni akoko orilede nigeria oluwa ko la ebe koja
0: amen
1: ki yanu olorun ko tesiwaju nigba jesu ba de a o ba jesu joba
0: amen
1: jesu christ oluwa ti gba lawa
0: amen
1: Ami, Ami,
0: Lord Jesus. Epademi, lagokon, ni casting crowns. Oh, double.

ẹ káàsán. Ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Aminat Adetun Badmus oníròyìn ṣáájú ẹja gbọ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn náà. Ẹgbẹ́ òṣèlú ADC ti ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí o láti jẹ́ kí ìgbésí ayé tó nítumọ̀ kó wáyé fún àwọn ọmọ ilẹ̀ yìí. Wike ti ní ìpínlẹ̀ Rivers kò ní ọ̀nà àbáyọ mìíràn o ju kí wọ́n ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu. Ilé àgbìmọ̀ aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ti ṣàfikún ìbáṣepọ̀ ilé iṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel. Agbábọ́ọ̀lù ni Yusuf ti dáwọ́ dùnú lórí àmẹ́yọ kọ́kọ́ eléyìí tó gbá wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Super Eagle. Ìròyìn ọ̀hún rèé lẹ́kúnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti ké sí ẹgbẹ́ òṣèlú APC tó ṣèjọba lọ́wọ́ nílẹ̀ yìí láti jẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà rọrùn fún wọn pàápàá jùlọ nílẹ̀ wa Nàìjíríà. Alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà David Mark ló pèpè náà lọ́jọ́ Àbámẹ́ta Sátidé òun níbi ìpàdé ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ADC tó wáyé nílùú Àbújá. Mark wá ké sí ìjọba ẹlẹ́kanjẹ̀ka bẹ́ẹ̀ ló sún ké sí àwọn olórí olórí lẹgbẹ́ òṣèlú gbogbo àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú jákèjádò ilẹ̀ yìí láti jùmọ̀ parapọ̀ ní àfojúsùn kan náà láti lè ṣe ìfilọ́lẹ̀ ilẹ̀ wa Nàìjíríà lọ́nà ọ̀tún àti ìbáraẹniṣepọ̀ eléyìí tó nítumọ̀. Ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìtàn kò kọ́ wa pé ẹgbẹ́ òṣèlú tó fẹsẹ̀ múlẹ̀ kò ní ṣe pẹ̀lú àwọn èèyàn inú ẹ̀ lásán bí kò ṣe ìpìlẹ̀ rere eléyìí tí wọ́n bá ní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Amojú Ẹ̀rọ Ṣèyí Mákindé ti fojú rinjú pẹ̀lú àwọn ẹbí àwọn èèyàn tó wà lákàtà àwọn ikọ̀ ajínigbé lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ti wá rọ̀ wọ́n láti ṣe sùúrù kí wọ́n sì ní àgbọ́yé tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba bí ìjọba ṣe ń gbé ìgbésẹ̀ láti dóòlà àwọn ènìyàn náà. Gómìnà ẹni tó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ẹbí àwọn olórí ní agbègbè náà àti àwọn olùgbé ní pápá ìṣeré ilé ẹ̀kọ́ àhóró ẹ̀sìẹ̀lẹ̀ LA Basic School fọwọ́ ìrẹ́lójú sọ̀yà fún àwọn olùgbé náà pé ìjọba òun yóò sa gbogbo ipá rẹ̀ o láti dóòlà àwọn èèyàn náà láì léwu. Gómìnà wa mú wá sí ìrántí pé ìgbaniye àwọn òṣìṣẹ́ elétò ààbò tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn ló ti pàdánù ẹ̀mí wọn nínú ìgbésẹ̀ àti dojúoro kọ àwọn ìpèníjà tó ń bá ẹ̀ka ètò ààbò fínra pẹ̀lú àfikún ọ̀rọ̀ rẹ̀ pé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lòun ti ń ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò lẹ́ẹ̀mejì lójúmọ́ láti rí dájú pé àwọn tó wà ní ìgbèkùn àwọn ajínigbé náà gba ìdáǹde wọn. Nígbà tó ń rawọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú omijé lójú ọ̀jọ̀gbọ́n Wọlé Àlàmú ọkọ̀ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé àti abilékọ Fúnmiláyè Òjó ẹni tí ìyàwó ọmọ rẹ̀ tó ń ti àwọn ọmọ ọmọ rẹ̀ mẹ́rin bẹ̀ lákàtà àwọn ikọ̀ burúkú náà tó fi dórí ọ̀gbẹ́ni Aliu Saheed ọ̀kan lára àwọn ẹbí tó wà ní ìgbèkùn rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà láti gbé gbogbo ìgbésẹ̀ tó wà ní ìkápá wọn kí wọ́n lè dóòlà àwọn èèyàn wọn. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni gómìnà ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú àwọn ẹbí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí gbé. Níbi ìpàdé náà ni gómìnà ti ṣàlàyé ibi tí iṣẹ́ dé dúró lórí àti lè dóòlà wọn bẹ́ẹ̀ sì ni gómìnà fọwọ́ ìdánilójú sọ̀yà pé láìpẹ́ láì jìnà ni wọ́n gba ìdáǹde náà. Gómìnà Ṣèyí Mákindé ti ní agbára ìjọba àpapọ̀ eléyìí tó ń ṣàkóso ẹ̀ka lẹ́ka ètò ààbò nílẹ̀ yìí jẹ́ ohun tó ká òun lọ́wọ́ kò lórí àìlè gbéra tán lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àwọn ìpèníjà tó ń kojú ètò ààbò pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́. Mákindé ló sọ̀rọ̀ di mímọ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé nígbà tó ń tẹ́wọ́ gba ìgbé ẹ̀rí àti díje fún ipò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ti African People's Movement eléyìí tá a mọ̀ sí ẹgbẹ́ òṣèlú ẹlẹ́gẹ̀ẹ́ ti APM nílùú Ìbàdàn ti ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ń tó sọ̀rọ̀ lórí gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ ìjínigbé lórí àwọn ògowẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ àti àwọn ènìyàn ìpínlẹ̀ yìí ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó dunni jọjọ tó ń ti ìṣòro ńlá ńlá eléyìí tí àwọn gómìnà ń kojú lórí ìpèníjà ètò ààbò. Gẹ́gẹ́ bó ṣe wí kò sí ẹ̀bi fún ẹnikẹ́ni tá a bá yàn sípò tí kò ní ìkápá tàbí àṣẹ tó ń ti ìgbésẹ̀
èyí tó yẹ kó gbé lẹ́ka ètò ààbò. Alákòóso fún olúlu wa Nàìjíríà Yẹnyẹ Sọ̀wike ti kéde pé ìpínlẹ̀ Rivers kò ní tàbí ṣùgbọ́n àyàfi kí wọ́n tún tẹ̀síwájú láti máa ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu kí wọ́n sì fi ìbò wọn gbé wọlé lẹ́ẹ̀kejì pẹ̀lú àpèjúwe àwọn èèyàn sípò lẹ́ka ìṣèjọba àpapọ̀ àti àwọn àkànṣe iṣẹ́ ìdàgbàsókè eléyìí tí ìpínlẹ̀ náà ti rí lábẹ́ ìṣèjọba tó wà lóde. Wike ló kéde ọ̀rọ̀ yìí lọ́jọ́ Àbámẹ́ta Sátidé nílùú Port Harcourt níbi tí àpèjẹ kan eléyìí tí wọ́n fi bu ọlá fún gbogbo àwọn olùdíje tí yóò kópa nínú ètò ìdìbò sí ipò gómìnà, ipò ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ náà. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers wá rọ àwọn olùgbé gbogbo ní ìpínlẹ̀ náà o láti bójú wo àwọn ìṣèjọba eléyìí tó ti kọjá àti àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ eléyìí tó fojú bàdé lábẹ́ ìṣèjọba ọlọ́dún mẹ́ta péré tí ṣe ti ààrẹ Bọ́lá Tinubu. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ènìyàn rere ìpínlẹ̀ Rivers gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore wọn hàn fún ohun gbogbo tó ṣe fún ìpínlẹ̀ náà. Alákòóso náà, ẹni tó dá ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà tó ń ti ọ̀rọ̀ òṣèlú sẹ́gbẹ́ kan tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé ìṣèjọba rere àti ìdàgbàsókè ló yẹ kó jẹ àwọn olùdìbò lógún. Ìròyìn ọjọ́ kan rí ló ṣì ń dé sétí gbọ̀nyìn láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Baláwo Fẹ́lẹ́lẹ́ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè, ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ti ṣàfikún ìbáṣepọ̀ ilé-iṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Israel ní tèrè ìdárayá. Agbábọ́ọ̀lù ni Yusuf ti dáwọ̀ ìdùnnú lórí àmì ayò àkọ́kọ́ eléyìí tó sọ wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ tó jẹ́ ti ilẹ̀ wa Nàìjíríà Super Eagles. Àdánù dúró díẹ̀ náà tá a bá wa padà dé, ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

0: ikọ̀ ti Super Eagles ló jẹ́ eléyìí tí yóò máa bàgbé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ wa Nàìjíríà ló jáwé olúborí gba ife ẹ̀yẹ Unity Cup pẹ̀lú àmì ayò 5 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ti kópa. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tó máa lọ ẹ̀gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ẹgbẹ́ òṣèlú ADC ti ké sí ìjọba àpapọ̀ lẹ́yìn láti jẹ́ kí ìgbésí ayé tó nítumọ̀ wà fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà. Wíkẹ́tì ní ìpínlẹ̀ Rivers ni kò ní ọ̀nà àbáyọ mìíràn o ju kí wọ́n ṣe àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu. Ní tilẹ̀ òkèrè, amúhùwáṣí ti gbọ̀yìn pé ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Amẹ́ríkà ti ṣàfikún ìbáṣepọ̀ iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà o tó ń tilẹ̀ Israel. Ní tèrè ìdárayá, amúhùwáṣí ti gbọ̀yìn pé agbábọ́ọ̀lù ni Yusuf ti dáwọ̀ ìdùnnú lórí àmì ayò àkọ́kọ́ eléyìí tó gbá wọlé fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù rẹ̀ ti ṣe Super Eagles. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ má ṣe láìkọ sí ìtàkùn ayélujára ti www.splashfm1055.com. Túnde Ọláwo lolóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágójú. Aminat Adétún Badmus ló ti ròyìn. Ẹ ṣé tẹ́ǹtẹ́ ti gbọ́ wa ní gbogbo ìgbà.
1: Quick charge of 240.
2: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọba ọgbọ́n.
2: Ọgbọ́n. Akábala tó jẹ́ kí n máa bòrí kápá ẹ̀.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí.
3: Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mídìẹ Cashport. Mídìẹ Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídìẹ Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Owó ni Monday fi wá bá.
5: Spread your wings on Splash 105.5 FM.

0: Slash FM 105.5.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Ìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Àwòdì tó lè bára lórí yẹn, ó lọ mú agbára kún agbára ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. AA, ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀, òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ Ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. AA, owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mú owó, ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. AA balẹ̀ bàgẹ̀ bí ara ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.

0: ti lówó lọ́wọ́.
1: Ẹ̀dá ò lọ́gbọ́n nù.
0: Owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Ọgbọ́n.
2: Akábala tó jẹ́ kí n máa bòrí lápẹ́.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló ń fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní Yuya Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé ìtúgbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún Mid-year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Owó ni Monday ní Wọ́pọ̀.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ó dé o! Alẹ́ Monday láago 7:00 àṣálẹ́ lẹ́ mọ pàdé rẹ̀. Ìyẹ́ ti gbọ́ pé ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
6: Gbàgbé ìrùmú ẹ.
7: Gbàgbé ìrùmú ẹ.
5: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. Àjẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀, àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios the return of Gbẹ̀ngà Adébóyè.
8: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé adé, èmi náà rèé o, Ọlá Olúwa Zakios return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
5: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago 7:00 àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá, má fi ìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
9: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
5: Láolú gbẹ̀mídébẹ̀.
10: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
11: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
12: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
1: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
10: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.